0: àgàtà àwọn ajínigbé ẹjẹ wọn máa bọ̀ wálé baálé oní baálé tí ò lè ṣojúṣe láti jọ yìí ẹjẹ wọn máa bọ̀ nítorí wípé adìyẹ nísìn bá yín tán
1: tọ ẹ ti gbọ́ ní ẹjọ́ba àpapọ̀ wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ báyìí wípé àwọn ò rí dájú wípé àwọn gba àwọn ọmọ kéékèèké léyìí tí wọn jí gbé ní ìlú ní ìpínlẹ̀ ọ̀yọ́ pàápàá jùlọ nílùú ògbómọ̀ṣọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ wọn tó fi mọ́ àwọn ọmọ eléyìí tí wọ́n ní wọn tún náà bákan náà ní ìpínlẹ̀ Bọ̀nú ìjọba àpapọ̀ ó ní kí gbogbo ìpínlẹ̀ ọ̀yọ́ pàápàá jùlọ nílùú ògbómọ̀ṣọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ wọn tó fi mọ́ àwọn ọmọ eléyìí tí wọ́n ní wọn tún jí gbé náà bákan náà ní ìpínlẹ̀ Bọ̀nú ìjọba àpapọ̀ ó ní kí gbogbo ọmọ Nàìjíríà kí wọn fọkàn balẹ̀ wípé kí ni dídùn báyìí ń lọ sọ́nso torí iṣẹ́ ti ń lọ lábẹ́nú.
0: Ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn leadership ọ̀rọ̀ ìjínigbé yìí kọ́lọ́hun kó ṣàánú wa ń bẹ̀ o ọlọ́hun kó gbé wa borí ọ̀tá bá bá ń gbọ́ mi lékè ọ̀tá mi téńté gbé mi lé rí ọ̀tá mi té. Kọ́lọ́hun gbórílẹ̀-èdè Nàìjíríà lérí gbogbo àwọn ajínigbé o síbẹ̀síbẹ̀ bí ilé ẹjọ́ ti ń sọ wípé ìpani náà ni fún àwọn ajínigbé gbígbẹ̀mí èèyàn náà ni gbígbẹ̀mí àwọn tí wọ́n bá jẹ́ apààyàn wọn ni ẹni bá fi ibi ìdà pani ìdà náà ni a gbọ́dọ̀ fi nú ìwé ìròyìn leadership ló wà ohun tó ṣẹlẹ̀ tí ọ̀rọ̀ yìí fi wáyé ẹ gbọ́ bí ròyìn.
1: Ó da ìjà ẹ ti gbọ́ o níṣe ni Sunday Igbowó ó ti fìdí ẹ̀ múlẹ̀ o wípé àwọn olóṣèlú àtàwọn tó jẹ́ wípé wọ́n wà nídìí ìjínigbé eléyìí tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nílùú ògbómọ̀ṣọ́ ó ti fọwọ́ sọ̀yà gbangba tó sì ti wí síta o wípé òun ó fi okọ àwọn olóṣèlú àti àwọn kàràǹbà ní tí wọ́n wà nídìí ìjínigbé ọ̀hún ó lóun ó fi okọ wọn síta torí kíni ó ní tí nǹkan kan bá ṣẹlẹ̀ kíni nǹkan ọ̀hún ẹgbọn láàárọ
0: yìí. Ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn ilé ẹjọ́ tó ń ṣòwò rẹ ṣe mọ̀ pé ṣòwò rẹ rẹ pẹ̀lú ilé ẹjọ́ púpọ̀ wọn ni wọ́n tún ti ṣí fáìlì kan báyìí o tó jẹ́ wípé defamation trial òun náà ni wọ́n pè é wọ́n ni ọmọyẹlé ṣòwò rẹ ó tún yá lẹ́ẹ̀kan sí ilé ẹjọ́ bẹ́ẹ̀ ni ṣòwò rẹ ní ọmọ tuntun ṣe àkópa ẹ fílẹ̀ ẹ ẹjọ́ wa ló fi
1: àjọ elétò òdìbò orílẹ̀-èdè wa Nàìjíríà níṣe ni ìròyìn ti fìdí ẹ̀ múlẹ̀ báyìí wípé wọ́n ti wọ́gi lé àwọn ètò òdìbò abẹ́lé nínú àwọn ẹgbẹ́ òṣèlú lọ́lọ́kan òjọ̀kan eléyìí tí wọ́n ṣe lẹ́yìn ọgbọ̀njọ́ oṣù karùn-ún torí wípé kíni àṣẹ tí wọ́n fi síta òun náà ni wípé gbogbo ètò òdìbò abẹ́lé iyùn primary election kò gbọdọ̀ ju ọgbọ̀njọ́ oṣù karùn-ún lọ gbogbo èyí tí wọ́n ṣe lẹ́yìn ìgbà náà wọ́n ní àjọ INEC wọ́n ti wọ́gi lé kídìdì ẹgbọ̀n lọ́kọ̀ọ̀kan ìjà àti pé àwọn ẹgbẹ́ òṣèlú wo ló wà ní abẹ́ ilé yìí tí wọ́n wọ́gi lé ètò ìdìbò abẹ́lé wọn gbogbo ẹ̀ lẹ́làǹfààní àti bọ́lá àárọ̀ yìí.
0: Ǹjẹ́ ẹ ti gbọ́ ihun tó ń ṣepo òṣọ̀rá nínú ìwé ìròyìn leadership o torí wípé ọlọ́pàá ìpínlẹ̀ amendment tí wọ́n sọ wípé yóò fi débi tí a máa dúpẹ́ pé àwa náà ti lọ́lọ́pàá ìpínlẹ̀ ẹni tó jọ lórí òṣìṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n mà ti kéde ẹ̀ wọ́n ti sọ síta gbangba o wọ́n ní díẹ̀ báyìí náà lókù.
1: Tọ́ ǹjẹ́ ẹ ti gbọ́ ẹnìkan eléyìí tó jẹ́ olùbádámọ̀ràn pàtàkì yun fún igbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà yun Atiku Abubakar ó mọ̀ ti sọ̀rọ̀ sí gbòòrò ayé ó ní kí wọn ó pe Sunday Igbowó kó wá wí tẹnu ẹ lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé eléyìí tó wáyé iyùn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ń ta òkòtó ọ̀rọ̀ iyùn sí àjọ DSS ní kí làwọn ìdí kí làwọn ń torí gbogbo ẹ̀ ni ó ṣàlàyé sínú ìwé ìròyìn punch láàárọ̀ yìí.
0: Ǹjẹ́ ẹ ti gbọ́ mi ò tí ìyẹ̀kú mi ò sì gbò kúrò nínú ìwé ìròyìn leadership o torí pé leader ni wá nílé iṣẹ́ radio 101.3.5 FM we lead and many follows nínú ìwé ìròyìn leadership ọ̀hún ibẹ̀ náà ló mà tún wà o tí wọ́n sọ wípé pẹ̀lẹ́ a máa ju elégbò lọ́kàn ni ṣùgbọ́n kì í mójú ọgbẹ́ ó lọ o àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílùú ọ̀wọ̀ nípínlẹ̀ Ondo massacre èyí tí wọ́n ṣe èèyàn níṣekúṣe wọn ni lóòótọ́ bí wọ́n ti dájọ́ pé ó gbọ́dọ̀ máa pa àwọn tí wọ́n bá pa àwọn èèyàn yìí síbẹ̀síbẹ̀ àwọn èèyàn ṣì ń jà wọ́n ṣì ń kanú pé àbúrò àwọn ọkọ àwọn ìyá àwọn ọmọ àwọn ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó gbomi lójú àwọn èèyàn púpọ̀.
1: Akíkélédù àrọ́ṣà àánú wa ìjà ìgbà o nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ yìí ibẹ̀ ni wọ́n kọ́ sí o tí wọ́n sì fìdí ẹ̀ múlẹ̀ wípé tọ̀ àìbalẹ̀ ọkàn ó ti wà.

0: ti bẹ́lẹ̀ báyìí lọ́kàn àwọn tó jẹ́ òbí ní ìlú Àbújá o, pẹ̀lú gbogbo wọn bí wọ́n ti ṣe fẹnu kò wípé tọ̀ ẹ wo bá gbà ò bá ṣe é ṣán a máa ka orí ni. Àwọn òbí ọ̀hún ṣe ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní káwọn ọmọ wọn kó lé ẹ̀kọ́ wípé tọ̀ kó tó di wípé wọ́n ó tún wá jí àwọn náà gbé àbí kọ́ lọ nǹkan ṣàánú wa.
1: Báyìí mọ̀ mi kí ló dé ọkọ mi ọmọ ọ̀la
0: Diagina
1: I want to go to school. Ọlọ́run ṣàbù lórí what about those red in the bush? Mo náà lọ́wọ́ mọ̀ ọ̀pọ̀ àwọn ọmọ wa lóminú kan báyìí ẹ̀yìn òbí ẹ jẹ́ ọ̀rẹ́ wọn ẹ bá wa ṣe wọ́n pẹ̀lẹ́ pé wọ́n ó ráwọn ẹlẹgbẹ́ wọn ẹ bá wa ṣe wọ́n pẹ̀lẹ́. Ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn The Nation tó jáde láàárọ̀ tòní nínú ìwé ìròyìn The Nation náà ni wọ́n mà ti ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yá ó dá lágbo àwọn olóṣèlú o níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ wípé ṣe rí àwọn sínétọ̀ tí wọ́n ti kọ orúkọ wọn kan àwọn eléyìí wọn rebi kan amúramárebi kan ń là wọ́n. Amura ma le bi kan ni won ko won nu gbero no ya dey not going
0: ije ti gbo ile ise are lorile ide wa Nigeria ti fidi e mule wi pe igbese lori olopa ipinle won ni o ti bere bayi to si je wi pe o ti nlo bi kun kun do ise o pari lori e laipe
1: ma to pari lori ya ti gbo olawepo lo soro ninu iwe iroyin The Nation oni se ri bi olaoba ti we papo a tera mose wa ni o a transform economy olawepo ashim lo seleri be oni mo jeje mo seleri fun gbogbo mo orilede Nigeria lati mu idagbasoke ati igbaye gbadun otun báyìí tí ọrọ̀ ajé wa.
0: Ó dá ìjẹ́ ti gbọ́ ìwọ́de ohun ìfẹ̀hónúhàn eléyìí tó ń wáyé jákèjádò orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ló mọ̀ tún ti tàn ó tún ti fẹjú dẹ́lu Àbújá tó jẹ́ olúlu orílẹ̀-èdè wa Nàìjíríà o pẹ̀lú bí wọ́n ṣe fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn tí ó jẹ́ olùwọ́de àtàwọn tí wọ́n jẹ́ olùfẹ̀hónúhàn lórí kíni lórí ìjínigbé tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ òun náà ni wọ́n ń pariwo tọ̀ ààrẹ Tinubu gbọ́dọ̀ lọ ààrẹ Tinubu gbọ́dọ̀ lọ kí ni àwọn tó ṣẹlẹ̀ àlàyé lọ́kọ̀ọ̀kan ìjèjì ó wáyé táyé sì láǹfààní láti gbọ̀ nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀.
1: Ǹjẹ́ ẹ ti gbọ́ láàárọ̀ tòní nínú ìwé ìròyìn iléeṣẹ́ ilépo Dangote wọ́n máa ń sọ̀rọ̀ wípé ó ń bẹ́ ńlẹ̀ ó tẹ́ ẹ bá gbọ́ pé ó pọ̀ ńlẹ̀ àfi bí ìgbẹ̀yàn ìbálò àgbádárìgì kí wọ́n ní ẹ fún wa ní yẹ̀pẹ̀ ǹjẹ́ fi ṣe ẹ̀yìn ìdíjú ohun tẹ́ ẹ ṣe náà ní kẹ́ ẹ fún wa ní yẹ̀pẹ̀ àpò márùn-ún ẹ bèrè ogójì ó wà ńlẹ̀ ó pọ̀ ńlẹ̀ bí iyẹ̀pẹ̀ etí òkun òun náà ni Dangote sọ nínú ìwé ìròyìn leadership tó jáde láàárọ̀ tòní ó ní eléyìí lásán ó wá fún orílẹ̀-èdè Nàìjíríà ní iṣan ẹsẹ̀ ó ń jẹ́ kí iṣu ẹ̀yìn ẹsẹ̀ wa kó tún le sí nípa tọrọ ajé.
0: Tọ́ ǹjẹ́ ẹ ti gbọ́ o nílùú ìpínlẹ̀ Ọ̀ṣun látàrí ètò ìdìbò tó ń bọ̀ ńbẹ̀ tó ń kanlẹ̀kùn gbọ̀ngbọ̀ngbọ̀n báyìí ẹgbẹ́ òṣèlú Àkọọ̀dù wọ́n mọ̀ ti fìdí ẹ̀ múlẹ̀ tí wọ́n sì ti pariwo síta wípé tọ̀ ó tó gẹ́ o alubàtà ìdarin pẹ̀lú bó ti ṣe jẹ́ wípé níṣe ni àwọn ẹgbẹ́ òṣèlú alátakò kan ni wọ́n fi kú wá ẹni tí ó jẹ́ alága ẹgbẹ́ òṣèlú ọ̀hún ní ìpínlẹ̀ Ọ̀ṣun níṣe ni wọ́n fi kú wá káàkiri o kí ni àwọn tó ṣẹlẹ̀ ẹ gbọ̀ láàárọ̀ iná ni.
1: Ǹjẹ́ ẹ ti gbọ́ kálọ́kẹ́ lọ́hùn-ún bá a bá padà dé ìyẹn ti bọ́ǹtì
0: ẹ̀ wájú tọ̀ ẹ̀

0: ilé-iṣẹ́ Andy Negro Production Outfit, pẹ̀lú àjọṣepọ̀ ilé-iṣẹ́ Tolú Alàṣẹ Television and Radio Media Outfit, àti ilé-iṣẹ́ Starline International Showbiz Magazine, tẹ́ pẹ́pẹ́ ìtòkan tí wọ́n pè ní Tọba Alàṣẹ, ibi tí wọ́n ti máa sọ ìtàn ìlú kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá àti lórílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀, pàápàá jùlọ ìtàn ìlú Ìlógbò, ìlú Ewékoro, ìlú Àjànà, ìlú Erija, ìlú Ọ̀tà, àtàwọn ọba aládé tó ń jẹ nílùú kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá, bí ọba Ìlógbò, ọba Kíbọ̀, ọba Àjànà, ọba Erija, ọba Ìwòtútù, ọba Ifọ̀, ọba Ejó, ọba Ìgbàdo, ọba Pápá, ọba Kọ̀kọ̀bíyè, baálẹ̀ Tèmídìrẹ Alágbàdo nípínlẹ̀ Èkó, baálẹ̀ Aláṣíà Oshodi, àtàwọn ọba tó ń baálẹ̀ míì bẹ́ẹ̀. Bákan náà la tún máa sọ nípa àwọn òṣèré ilẹ̀ yìí lọ́kan ọ̀jọ̀kan. Abala bó ṣe ń lọ lágbo òṣèlú àti eré ìdárayá kò bẹ́ẹ̀ rárá o. Aago mẹ́sàn-án kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ́jọ́jọ́ Àbámẹ́ta Sátidé lẹ́yìn máa gbádùn ètò ọ̀hún ní Radio 1 103.5. Fún àlàyé kíkún 09038619223 tàbí 08134956347. Tọ́ba Alàṣẹ lẹ́tọ̀, ètò ní Tọ́ba Alàṣẹ, ẹ máa mísí ẹ̀.
1: Are you ready to be inspired this weekend? Tune in to Go Get It Live, the radio show that celebrates great minds, big dreams, and unstoppable achievers. Join us live on air as we host trailblazers, innovators, and go-getters who have excelled in their chosen careers, sharing their journeys, challenges, and secrets to success. It's not just talk, it's a movement of inspiration. Call in. Ask your questions, share your story, and get fired up to reach your own goals. Day Friday's time, 1:30 p.m. Radio 1, 103.5 FM, your station for inspiration. Because when great minds meet, magic happens. Go get alive, dare, dream, do. Want to be part? Call Kingwe on 0803-6868-295 or John on 0802-7355-649.
2: Èyí ni láti fi tó gbogbo ẹ̀yin olólùfẹ́ wa létí wípé àǹfààní ti wà báyìí láti ṣe ìpolówó ọjà yín, ilé-iṣẹ́ yín, ayẹyẹ ìṣílé tàbí ìsìnkú àgbà lórí ètò àtúpalẹ̀ ìwé ìròyìn ilé wa lédè Yorùbá, ǹjẹ́ ẹ ti gbọ́? Bákan náà ni àǹfààní wà láti ṣe onígbọ̀wọ́ ilé-iṣẹ́ yín, ọjà yín tàbí ilé ìjọsìn yín ní ìṣẹ́jú 15 tàbí 30 ìṣẹ́jú láti aago 8 alẹ́ títí di ìgbà tí a ó fi àdàbá ètò wa rọ̀ lago 12 láti ọjọ́ Monday ọjọ́ Ajé títí di ọjọ́ Sunday. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa. Ẹ pé lẹ́kan sí orí ẹ̀rọ 08028296023 tàbí bísọ́lá sórí ẹ̀rọ 08023974412. A ó máa retí yín o.
3: Ìgbìmọ̀ tó ń ṣàbójútó ètò ìnáwó àti àlàálẹ̀ rẹ̀ FSRCC àti àjọṣepọ̀ pẹ̀lú àjọ tó ń ṣàkóso ìgbóhùnsáfẹ́fẹ́ NBC ń lo àǹfààní yìí láti pe àkíyèsí aráàlú sí ìkọminú wọn nípa ìtànkálẹ̀ àwọn tó ń ṣòwò ìyánilówó lọ́nà àìbófinmu IFOs, èyí tó ń ṣàkóbá fún ìnígbẹ́kẹ̀lé àti ìdúróṣinṣin ẹ̀ka tó ń ṣàkóso ètò owó níná nílẹ̀ yìí. Àwa ń fi èyí gbà yín nímọ̀ràn pé kẹ́ ẹ yẹra fún ìbáṣepọ̀ pẹ̀lú èyíkéyìí nínú àwọn ayédèrú ayánilówó yìí. Ẹ ṣe ìwádìí ipò tí ìwé ìforúkọsílẹ̀ irú ilé iṣẹ́ bẹ́ẹ̀ wà lórí àwọn alátagbà yìí. www.cbn.gov.ng www.nacom.gov.ng www.fencom.gov.ng www.sec.gov.ng láti ṣàfihàn àwọn afurasí ayédèrú ayánilówó yìí. Ẹ pé 0700-225-5226 0800-225-5226 tàbí kẹ́ ẹ pé +234-817-665-6273 olùkéde FSRCC.

0: Ẹ káàbọ̀ padà ìjẹ́ ti gbọ́n jẹ́ ẹ̀síwájú níkànnì rédíò 1103.5 FM. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé òní náà ni jímọ̀ òní lọ́jọ́ ẹtì Friday. Àwọn ìròyìn lè jà bá mú wá lọ́kọ̀ọ̀kan ìjìjì. Òun náà ni àmọ́ fún yín láǹfààní láti sọ sí láti fojú òye ní hàn lé lórí. Tó sì jẹ́ wípé bẹ́ẹ̀ náà láàṣì láǹfààní àti ṣe ìyàn láàárọ̀ nígbà tí àkókò bá tó. Ṣùgbọ́n tó bá jẹ́ pẹ̀lú ṣẹ̀ ń darapọ̀ mọ́ wà fún ìgbà àkọ́kọ́ nọ́mbà ẹ̀kọ́lẹ̀ lè tẹ́ẹ̀fì láǹfààní àti
1: ṣọ́jú ẹ̀
0: tẹ́ẹ̀ sójú fóònù yín tàbí kẹ́ ẹ kọ́lẹ̀ nọ́mbà 0704-700-3341 0704-700-3341 ẹgbẹ́ ọlẹ́ẹ̀kan sí 0704-700-3341 òun náà ni nọ́mbà ẹ̀fì láǹfààní láti dá sí ètò láàárọ̀ yìí nígbà tí àkókò bá kò tí ìyá ò tẹ́mọ́ ti fi wá ẹ̀kọ́ nọ́mbà bẹ́ẹ̀ bóyá ẹja tiẹ̀ wájú.
2: Ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn leadership lójú ewé kẹrìndínlógún ní ìròyìn yìí wà ó níbi tí mínísítà fún ọ̀rọ̀ ìrìn orí omi marine and blue economy dókítà adégbòyega oyetola tí wọ́n ti pe gbogbo àwọn òṣìṣẹ́ lẹ́ka bẹ̀ káwọn òṣìṣẹ́ ibòmíì náà gbọ́gbọ́nà gbọ́gbọ́ kí wọ́n máa tẹ́tí sílẹ̀ láti gbọ́ wípé ṣe rí gbogbo àwọn òṣìṣẹ́ tí wọ́n bá ń bẹ lábẹ́ yín tí wọ́n bá ń ṣiṣẹ́ pẹ̀lú yín ṣe rí tí wọ́n pè ní welfareism ó ṣe pàtàkì ó ṣe kókó gbogbo ihun tí wọ́n bá ń ṣe pẹ̀lú yín ẹ rí wípé ẹ gbé àwọn ìgbésẹ̀ kan tó yakin tí ó fi wọ́n lọ́kàn balẹ̀ àmọ́ kí wọ́n máa ṣiṣẹ́ kí wọ́n máa fi pì lupọ̀ kí wọ́n máa ṣiṣẹ́ bí ẹni jẹ̀jẹ̀ lérí àbí kó dàbí ìgbà tó fẹ́ ṣe wọ́n bí ọ̀gẹ̀ yìí kó wá di wípé kò sí síkírá kan tí wọ́n fi kan síkírù lójú bí kankan. Dókítà Oyetola ni eléyìí ò ní dàtò ibi ètò kan tó wáyé lánàá scandal workers day òun náà ni wọ́n ti ń sọ̀rọ̀ yìí o pé ẹnikẹ́ni tó bá ń ṣiṣẹ́ pẹ̀lú yín ẹ jẹ́ kó ní àǹfààní ìgbọ́kànlé kankan níbì kan kó má jẹ́ wípé à ń ṣe é ṣá à ń ṣiṣẹ́ ṣá o.
0: àmì o ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn vangard láàárọ̀ yìí pẹ̀lú bó ti ṣe jẹ́ wípé ìdánwò àṣejáde iyùn nílé ẹ̀kọ́ sẹ́kọ́ńdìrì òun wáyé jákèjádò orílẹ̀-èdè wa nàìjíríà tó sì jẹ́ wípé in tó ṣẹlẹ̀ iyùn ní ọdún tó kọjá nígbà tí wọ́n ṣe ìdánwò ọ̀hún wọ́n ní tọ̀ ọmọ tún ti ṣe kíni ó tún ti wáyé báyìí lọ́dún yìí o ṣe ló dàbí ìgbà tó jẹ́ wípé bí ìgbà tí wọ́n tún tó ṣẹlẹ̀ ní ọdún tó kọjá tí wọ́n tún tún mú wá lọ́dún yìí ni o pẹ̀lú bó ti ṣe jẹ́ pé níṣe ni àwọn òbí alágbàtọ́ gbogbo wọn báyìí òun náà ni wọ́n ti ń fi àìdùnnú wọn hàn sí àjọ West African Secondary School Certificate Exam ìyún eléyìí tó jẹ́ wípé ìdánwò ọ̀hún tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ wọ́n fi díẹ̀ múlẹ̀ wípé kíni wọ́n yànnà náà wípé àwọn akẹ́kọ̀ọ́ ló jẹ́ wípé láwọn sẹ́ńtà kọ̀ọ̀kan àwọn ibùdó tí wọ́n ti ṣe ìdánwò ìyún ní àná òde yìí ló jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ wọn òun náà ni wọ́n ṣe ìdánwò ìyún ní òru gànjọ́ o wọ́n ní ilẹ̀ ṣùgbọ́n bá wọn ìyún ní sẹ́ńtà níbi tí wọ́n ti ń ṣe ìdánwò ìyún ní àárín ọ̀sẹ̀ yìí ni wọ́n ní pàápàá jùlọ ní ọjọ́ ajé Monday ọ̀sẹ̀ tá a wà yìí òun ni àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún òun ni wọ́n ṣe ìdánwò ti physics ni tó sì jẹ́ wípé pépà kíní àti ìkejì òun náà ni wọ́n ti sọ wípé tọ̀ àkọ́kọ́ yóò wáyé ìyún ní aago méjì ọ̀sán nígbà tí wọ́n ṣe ẹlẹ́ẹ̀kejì ìyún ní aago márùn-ún ìrọ̀lẹ́ ni ṣùgbọ́n nígbà tó yá tó di wípé àwọn tó jẹ́ òṣìṣẹ́ àjọ WAEC ó ní wọn ò tètè dé ló jẹ́ wípé aago mẹ́jọ alẹ́ sí mẹ́sàn-án àbọ̀ àṣálẹ́ wípé ó lù báwọn ọmọ yìí ní ibùdó ìdánwò ni o wọn ní bákan náà tún lọ ọmọ sórí o ìyún níjẹta òde yìí tí ọjọ́ wednesday pẹ̀lú bó ti ṣe jẹ́ wípé àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tí wọ́n jókòó ṣe ìdánwò ti ẹ̀kọ́ ìṣirò wọn ní aago mẹ́sàn-án àbọ̀ àárọ̀ kùtùkùtù sí aago méjìlá ọ̀sán òun ni ó yẹ kí wọn ó ṣe ìdánwò ọ̀hún o ṣùgbọ́n tó sì jẹ́ wípé pépà kejì eléyìí tó ní ṣe pẹ̀lú ẹ̀kọ́ ìṣirò ọ̀hún wọn ni ó yẹ kí wọn ó ṣe láàrin aago mẹ́ta ọ̀sán sí aago mẹ́rin àbọ̀ wọn ni ó yanilẹ́nu wípé aago mẹ́wàá alẹ́ ó lù bá wọn ńbẹ tó sì jẹ́ páwọn ọmọ míì bíi aago mọ́kànlá aago méjìlá o ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣetán ní ibùdó ìdánwò ni o wọn ní bákan náà tún lọ mọ́ṣúrí lánà òde yìí pẹ̀lú bó ṣe ṣe jẹ́ wípé òru gànjọ́ òun náà ni àwọn ọmọ yìí ni wọ́n parí ìdánwò ti ẹ̀kọ́ ti ohun ọ̀gbìn ìyún wa Greek science oni ni se lawon obi atalagba to opolopo won ohun na ni won ti wa ninu aibale okan to je wi pe se ni elomi ni nlo tin bo tin wo pe ah ki la sele ki la de niru akoko ta so yi to je pe ilu ofararo ko lo mo je o le mo gbogbo wa oni e wo gbogbo opolopo awon ti o je obi atalagba to na ni won tin fi aidunu won o si wa eleyi ti ajo to nse idowo ase kagba iyun ni ile eko secondary eleyi ti won wo pe ah ki lo wa de awon omo fi nse kini ti won fi nse idawo loru be o ba gbagbe bo ti ri in lodun to koja na ri to je pe ngba ti esi idawo yi ti o jade lodi wi pe awon omo o se kini won fi edi lo repete sugbon ni bayi o won ti fi di amule wi pe ma jo dabi todun to koja tori wi pe kini in te ndawo lakoko yi o fe lagbara pe wero yin bangadi lo se kini lo pe kunrere laaro yi
2: ojo ewe te dogbon ninu iwe royin leadership to jade laaro toni ibe ni mo wa o nibi ti won tin soro ile igbimo asofin green chamber alawo ewe ni won tin soro wi pe e deyin eye se be mo bi won ba gbe agun ba ni ro wa saaye lodo yin nibi se e gba won e je ki won si ru lodo yi o ke ma ri je ti copa ijoba orilede nigeria order ile igbimo asofin won tin soro wi pe eleyi o ba ojumu to tori wi pe opolopo awon mo lo ye ki won wa ni gbangba sugbon lo to je wi pe lori tabi lori kiko teyin ko won pe e o le gba won fun awon idiko abi mi o so mo mi dalarin kiri o je ki sele orisirisi ko ma sele si awon agun baniro yi be a ma pale ko to di pe a pa ejo ni o ile igbimo asofin agba ni won so oro yi nibi ipade kan to waye lana o ti won de nse kilo kilo fun awon onile ise nla nla eni to mu oro na wa si gboro aye na ni asofin kan to soju Southern Ijo Federal Constituency ninu ipinle Bayelsa Honorable Rodney EBKB na eban pari e daada ni ese
1: eyin omo loyo
2: sonu abi ama lo poruko duwa eni elen ni won so oro yi o wi pe ah eni to ba tun se ru e ti won ba ko agun ba niro eyi ti joba ta ri sodo won no ni tohun yo jeyan e lasaro abi kokon je lala irata tabi epo epo rurun lati fi je o won wa ro gbogbo awon ile ise lala onile ise kekeke ti won ba ti loruko lodo ijoba wi pe awon agun ba niro eyi ti won se tan nile eko fa Abele to ja wi pe won se tan nile eko poli ti irin ajo won si ti de ibudo isinru lorilede Nigeria ti won si lodun ko gbako lodo yin e ki won ka bo terin jeye tori wi pe eyin aja to re le ekun to pada de o ye ki gbogbo obi o ma ki won ku orire ni
0: to inje ti gba o ninu iwe royin punch laaro yi to aja fo tweto omo niyan ni to tun je ajijagbara iyun ni omo ile yoruba panbele iyun sunday adeyemo to po mo sunday
3: ta le gbagbe e ta le gbagbe e ni ba pa meje
0: sunday gowo o ma ti soro oro to si so ibi igba de eyan ju adu oro si gboro aye ni tori pe kini opolopo na ni won tin je oro ohun ni won je elenu o si fi die mule wi pe to ohun o sese ko mu tinu ba bi ohun o sese ko ohun o bota ko ohun o da àwọn olóṣèlú eléyìí tí wọ́n wà nídìí ìjínigbé eléyìí tó wáyé iyùn níjọba ìbílẹ̀ oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni ó ṣe gbàgbé pé ó ti ń lọ bí ọ̀sẹ̀ mẹ́ta báyìí tó jẹ́ wípé àwọn ọmọ léńjeléńje ọ̀hún wọ́n ti wà lákàtà àwọn ajínigbé ṣùgbọ́n sunday igbòho sọ̀rọ̀ lórí ẹ̀ ó fìdí ẹ̀ múlẹ̀ nígbà tó ń bá ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ iyùn National Association of Nigerian Students eléyìí tí Akintẹ́yẹ Babatunde tí ó lẹ́yìn nígbà tí wọ́n ṣe àbẹ̀wò sí iyùn nílé rẹ̀ tó wà ní Soka nílùú Ìbàdàn ìyún níjẹta òde yìí ni ó pẹ̀lú bó ti jẹ jẹ́ wípé ìwé ìròyìn punch wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé nínú fọ́nrán kan eléyìí tí wọ́n ní wọ́n fi síta ní àkókò àbẹ̀wò ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ yìí sí ọ̀dọ̀ sunday igbòho ibẹ̀ ló ti ń fìdí ẹ̀ múlẹ̀ wípé tọ̀ òun ò béèrè owó lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé ṣùgbọ́n tí wọ́n bá ti lè fún òun ní àṣẹ báyìí wípé tọ̀ kí òun ó ṣe kíni kóun ó tẹ̀ wájú ó lóun ó sì rí dájú wípé òun gba àwọn ọmọ 47 iyùn 47 tí wọ́n wà lákàtà àwọn ajínigbé ó lóun ó rí wípé òun gbà wọ́n jáde ni o láyọ̀ àti àlàáfíà alaafia ni fini bayi ta di en to ku e mo to si je wipe ayo atalaafia na lo mo mu wa le o fi di e mule wipe to bi ohun ba le gbo ase wipe to sunday go o ya te waju bayi oni ise ti ya na nu o li eyan lawon eyan won yi to si je wipe ohun le se kini ohun le gbe na woju won daada o wa fi di e mule wipe ohun mo awon oloselu eleyi to je wipe won se agbateru in fun awon karampani olose awon karampani ajinigbe yo o fi di e mule wi pe se igbagbe nkan kan eleyi ti won se nigba isakoso gun lo Jonathan ohun na ni won tun se niru akoko yi nigba isakoso are Tinubu ni o won ni won fe fi ko ikokuko sokan awon araalu ni ki gbogbo won ki won ma ba ni fe isakoso eleyi to wa lode bayi ni won ni nkan mi ti won tun se ohun na ni wi pe nise ni won gbe awon iroyin ayederu sita fun awon eyan ki won le mo se kini ki won le mo foju laabi wo are Bola Ahmed Tinubu ni o bakan na lo fi di e mule ni pe to ohun fi ohun so fun en to je gomina iyun ni ipinle Oyo pe e dakun e je lo ba won ti o je ajinigbe yi sugbon ti gomina so ni wipe to awon te nso ipe ka e lo ba awon omo yi wa lara won be ba so pe se kolu si won se ko le se ipalara fun awon omo kekeke ohun lawon omo ti won o mo bi ti won o sagba ninu igbo e wo sugbon sunday igbo o ti fi di e mule o ni bo n ba le gbo ase bayi latodo ijoba wipe to o ya te waju o ya le won pa olohun o se kini ohun o gbe igbese ni o e wo e fe ka royin to po nbe be ba fe ka si waju wa ninu iwe iroyin punch to jade laaro
2: yi nje ti gbo ninu iwe iroyin leadership loju ewe kerin ni o won ni jiwa gbe a oni sonu ajinigbe oni ka wa mole ijosin be na ni won ni ka wa mona oko abona odo gbogbo wa o ani tokoroko doko to se ri ninu iwe iroyin yi pele a ma tu elegbo lokan ni o amo ki se wi pe yo mu egbo ohun san ninu iwe iroyin leadership won ko si be pe bi o ti je pe ile ejo ti da wi pe awon ti won se awon eyan ni sekuse ti won pa awon eyan ni pa kupa ni ojo karun ninu osu kefa odun 2022 ayajo oni ji kankan ni o June 5 odun 2022 won ni ile ejo ti da wi pe ki won gbogbo ona kemi ti won na gba bebo ni sibe ekanu lo tun je fun awon eyan awon molebi awon iya lomo awon iyawo ojise oluwa awon baale awon akorin inu ile ijosin awon ti won je awako ti won gbe awon oga aba won mo se won wa o ni won wo wi pe looto ni won se pele amo nje eleyi le mu awon molebi awon pada ni ijeta ode yi ni onidajo emeka Mwite, ti li ejo giga to fidi kale Federal High Court to nbe lo lule wa ilu Abuja lo so awon merin ti owo te ninu awon ajinigbe apanijaye apani nipa kupa agbesun mo mi yi lo so wi pe ki emi o bo lara won pelu ise asekara ki won ma lo si ogba ewon alalo pada wale ni o nigba ti won so oro yi won daruko awon odaran ohun Idrisi Abdul Malik Omeiza omo odun 25 alikosi mi Idrisi omo odun Jamiu Abdul Malik Malimali ni won omo odun 25 ati Abdul Halimu Indirisu na omo odun 25 ni won pe ohun na won ni ise labi ka gbe mi eyan ka wole ka won ile obusekun
3: won yan layo ile ejo ti wa so wi pe be ba tu ofin ku ti e ti wa
2: eni owo ba ti te ogbagi fonito hun ohun
3: amo sibe eni o roko ti o raya eni o romo ti o ri baba ti o ri ya e mo ki le pe won tun wa sun
0: oda e ja doke lohun ka de e ka ikede ati polowo oja baba pada de ka mo wa te siwaju
4: Lagos, the commercial capital of Africa and the economic engine of Nigeria, is ready and open for investment. Lagos is driven by key investment in state-of-the-art infrastructure, technology and innovation that continues to boost economic growth.
5: My name is Babajide Olusola Sanwo-Olu. I'm pleased to invite you to the third edition of our flagship investment forum, Invest in Lagos 3.0, holding at the prestigious Ecotel and Suites from Monday, June 8th to Tuesday, June 9th, 2026. The summit is a partnership between the Lagos State Government and the Commonwealth Enterprise and Investment Council. And its theme is Lagos, the business gateway to Africa, where innovation meets capital. I can assure you that it will be a great summit.
4: To register, visit www.lagosinvest.org.

0: ti n sise lo bo ba fi se le bi se ba fi o le n ko
1: ni dandan
0: ije to ba n fe ko mo gba lesson ni lodo igbo ikulo fun gbogbo ateni to je eyan ateni ti ko je eyan ateni to ni ipo ateni ti ko ni ipo awa eyan elerara a jamo nothing lodo olohun oba bi igba ta ba fi amomo awure eyan ni primary school lati jo ni to ba gbe tan amo wa fi dara to wa a le kan lapa a le kan lese a le fa orun re tu a le fo gbogbo e mole ko tuka bawa na se ri lowo olohun oba to da wa lo bo ti wo ni so la e e wo bi to da Michael Jackson si ninu gbogbo ile aye
1: omo jojo
0: ko ni problem ile ko ni tore bo ti lowo to pelu igi e ire ni nba ni joju ma aye gbogbo ko si lere egbe ti o sa ti je ori gbo lodo won mo lo nba da ti Nigeria yi ni
1: ba
0: da mo ki a ni oye ko beli bi ato ti ba nte ko ni si fun wa lati lodo ṣùgbọ́n iṣẹ́ ọlọ́run là ń rí lára ara wa káàkiri o bí mo ṣe ń pa àyàn tá à ń rí ọ̀rọ̀ yìí ẹ mọ̀ fọlọ́run àtiṣe rẹ̀ là ń rí ọ̀rọ̀ yìí níwọ̀n ìgbà tí kò bá sì tàn wá ẹ̀jẹ̀ àjọmọ́ ìgbà lẹ́sìn lọ́rọ̀ ìdúró ìwọ lóko torí pé wọ́n jẹ́ kí a máa rìn nínú iṣẹ́ mi tó lè rẹ̀ pẹ̀lú ìyàwó ọmọ ẹgbẹ́ rẹ àti ríwájú owó àmúkọ́ṣẹ́ iná yóò jó wà tó
1: bá mẹ́ ìṣègùn
0: ẹni tí wọ́n bá ṣẹ̀ tó bá fẹjọ́ rẹ sùn yóò jìyà mọ́pọ̀mọ́pọ́mọ́ ète rẹ̀ ní mú gbọ́ torí gbogbo hulsbul tó máa rà ní sòsáyẹ́tì ló mọ̀ ilé rẹ lọ̀pọ̀ nínú wọn ti jẹ túyà tán fẹ́ mu wáyé nílé òun náà ní rọ̀ lé egu tó fi ń hùwà ta ló tó mi mú ikú tó ọ mú yóò mú rẹ ìdí ìtàn láti kò rẹ tí ẹ̀ka tí a dá lé àpò tó wí dára ju ń kà mọ́ ń dára ju ń kò rú rọ́bà náà ń mọ́ ń dára wú àmọ́ ń gáírà mọ́ àlàdé àwọn kan àtàwọn ẹgbẹ́ kan ló kò wọ́n ló gbà ikú ló pa wọ́n ikú tó pa wọ́n òun wọ́n ní ọ̀dọ̀ ibìkan ọmọ èèyàn ò lè gbé sáyé o ẹni tó bá wọ̀ ọ́ lòun jẹ́ omi èyí tí ò wọ́ òyí lágbèdà ná tó o bá rẹni tọ́ tọ́nà pẹ̀lú àwọn àṣìṣe rẹ wọ̀nyí tó o sì mú tó ń mí láyé máa rántí àwọn òǹlopọ̀ àná o àwọn ọmọ ló náà mọ gba lẹ́sìn ní lọ́dọ̀ ikú o òṣèré nìwọ orin la fi ràn ọ kò mọ fi dánú ayé dùn ọlọ́run ọ̀run fúnra rẹ̀ gan fẹ́ràn orin toró ní iye màlẹ́kà tí kọrin fúlúwa lórí ìtẹ́ ẹ̀tọ́rọ̀ yìí ti ń wá ó wá dolórin o ò fẹ́ kẹ́lòmíì ń kọrin bíi rẹ lójú amọ̀ kòkò rẹ ò ń fẹ́ kí gbogbo dúnìyàn ó di amọ̀ ibi ó bá gbọ́ kó ṣèrí ẹgbẹ́ rẹ̀ ń jẹ́ ẹ sí ò sì jẹ́ ẹgbẹ́ kó lè dí i lọ́wọ́ tó sì lè wà níbi méjì lẹ́ẹ̀kan ṣoṣo torí ọlọ́run microphone tiẹ ẹlòmíì ò jẹ́ fọwọ́ kan àwọn ọmọọṣẹ́ rẹ̀ á ti nílò èèwọ̀ táwọn ọ̀gá lélẹ́ yẹ ẹlòmíì yìí lò
1: ó
0: ẹjọ́ kú ìyà àbí mo ni wọ́n wà nígbà tí wọ́n rọ máìkì yìí nílùú èkó ìṣí ọmọ tí mọ́mọ́ jòkú bẹ́ gẹ̀ǹtù máa ń ka máa ṣe gbẹtugbẹtu èèyàn jẹ́jẹ́ ka máa ṣe òdò ìnàyà àbẹ́ni tó ti tọ́lẹ̀ tí yára ń fẹsẹ̀ rẹ ó rántí ní tó ń ti fi tọ́ onítọ́ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní tọ́ bí o ngba o sábọ̀ tí kí ló ń bẹ̀rù òjò fún ìka aláìda èèyàn ni ọ kò láyà àti nínú olóṣèré mélòó ló gbórí nínú àwọn tí ń bọ̀ lẹ́yìn rẹ o mélòó ló gba sẹ́rin mọ́ lórí oyè ẹni tó gbé ẹlẹ́dàá rẹ tó yọrí nínú ìkòkò àbí gbá ayé yín o tẹ̀sí kánjí mọ́ òjijì rẹ̀ torí ọlọ́run títọ̀ ń ò jára ayé tí ò jérú ọ̀run ẹ̀ẹ́pá ẹ̀sì jẹ́ ó jẹ́ èèyàn nítorí pó ń kọrin omi àṣekàtara tó tètè bọnu pó ń kọ́ kò fọwọ́ rẹ̀ ṣe lóòótọ́ rán yàn ni òṣèré kékeré tí ìràwọ̀ rẹ̀ buyọ̀ yìí kó pe ọ́ o owó wo lórí iná fún lójú agbóta ń bẹ̀ ọ́ o mọ̀ pówó owó ni àwọn tó náró ẹ̀ fún níjọ́ títí sólò ìka lórí fi ṣe fílẹ̀ yìí náà inú tiẹ̀ náà wá lọ sẹ̀kẹ̀ ń tàbò tó ran bírí níwájú rẹ ọmọ ti kú ìyá ọ̀gbọ́ ìwọ ló rán ìṣeṣe ọdẹ kórè mọ iye owó imí òṣèré ẹgbẹ́ rẹ torí ilé ayé ilé afẹ́ iná obìnrin mẹ́rin márùn-ún lèwọ́ bá lò lójúmọ́ òṣè tán ò mówó kù hán inú tiẹ náà wá ń dùn wọ́n lọ yawọ́ wọn mọ̀ bó ti torí àwọn di kòròfo bó dì mọ́ ìyàn ọ̀ràn bó bọ̀yàn lọ́wọ́ ogun bó gbọ́wọ́ lé ní léjìká wàhálà nda ató parawọ̀ ató lòràwọ̀ ató kórawọ̀ ìyàn lòwọ̀n yìí níbo lọ fọ́ fúlàdé o sókè bí rẹ ti bó ti máa ẹ

0: àtòògùn àtòògùn àtòògùn rẹ ilé ẹkọ rẹ ti ń ta 50 million bí ìjọmọ ọta. Tí orí gbogbo kan ò ní kọjá kádàrá báyìí. Àní dèdè rè ní ọ. Ó ṣe eré lámọ̀ ń pèrò àwé. Wọ́n yí olówó tó ti sọ dẹdú arin lẹ̀. Wọ́n gbórin dáná, wọ́n wòran lógo, wọ́n dẹbọ lúgbe o. Wọ́n torí sosialidi, wọ́n kàn jẹ̀gbọ̀n. Wọ́n di fan club, wọ́n kankanra jẹ́gbọ́n. Ẹlòmíì ti ta nǹkan ìní ẹ̀ kó lè rówó ná fún ìwọ. Ojú lásán wá ni. Orẹ ti ibi tó ohun orúkọ ọmọ mọ́. Tí wọ́n fi ń pẹ́ ọní ti bá ti kúrúkù tí mú mi ní fígíríà fún ṣàgbó. Àwọn ìyàwó ilé fáǹsì tiẹ̀. Tí ò rántí ìkọ̀bẹ ìjẹ wọn níṣu. Tẹ́nìkan bá ṣe irú èyí fún wọn náà ṣe yóò dùn mẹ́lẹ́dá rẹ nínú. Ojú rẹ ò sì fi wà rẹ hàn. Ojú rẹ wa ọ̀rọ̀ ẹnu tutù ọkàn ló dúdú. Ó yọ lókè rè. Àwọn ilé ti pariwo gé wọn lélẹ́rẹ́ wá dé.
1: Eléré
0: àbárọ̀ mi. Kò yé wọn o, àmọ́ yí wọn ó sì yí ọlọ́run ọba. Ìwọ òṣèré tó forí àgùntàn ṣe ògùn bọ̀ọ̀bọ̀ fáwọn ọmọọṣẹ́. Kí wọ́n mọ̀ bàá mọ́ ta ọ́ lẹ́nu. Ẹni ó bá yẹ fún sílé kan fún fún lépìnlẹ̀ kó tó máa wò sùn. Àṣírí ẹlòmíì wọn ò ṣeé rí láìlà. Afomi ìwẹ̀ sí màálù fáwọn ọmọ ọlọ́mọ jẹ́. Làwọn náà wá ń lu ìkìrí iná mọ̀ wìtìwìtì. Wọ́n ti ẹ̀tún jà lórí ẹ̀ wọ́n ń bára wọn bínú. Agogo bá ń mẹ́rọ lu. Ayàn máa fọ́ ìtì ẹ̀. Igbá kò ní ta fún ẹ̀. Ṣẹ̀kẹ̀rẹ̀ kò ní júnà fún ọ pàápàá náà jọpjọ́ olùṣègbè ayé ò ní dín ọdẹ ní ti la mo ṣe ń wù ẹyọ. Aláàrú wọn ń jẹ búrẹ́dì. Ìmọ̀pá wo orí òun wọ̀ ní jẹ́ aṣíwájú olóṣèré o. Báwo ni ìgbésí ayé àwọn onílù àtẹlẹgbẹ tiẹ o. Wọ́n ń pọn láṣọ ni àbí wọ́n mọ́. Wọ́n ń fún èèyàn lówó ni àbí wọ́n ń tọrọ. Ayé ló ń bá wọn pò ó ni àbí wọn ló ń tẹ̀ wọ́n mọ́lẹ̀. Ó dọdún mélòó tí wọ́n ti ń sìn ọ́bọ̀ ná. Kí sì ni wọ́n lè tọ́ka sí látàrí àjọṣe yín. Wọn ò ṣáà ṣiṣẹ́ ní ju ti ẹyin náà lọ.
1: Bẹ́ẹ̀ni.
0: Ìwọ náà ka àbímọ o. Ọjọ́ sì ń bọ̀ tí náà ń dulẹ̀ lẹ́yìn asunfijẹ́ rẹ. Rẹ́tí àwọn tó ti wáyì tó jẹ́ wọn ó wọlé hàn pẹ̀lú òkúta rẹ o. Ọ̀gá o. Àwọn tí wọ́n ń kọrin bíi rẹ. Àwọn tí wọ́n dálẹ̀. Àwọn tó kù lọ́dọ̀ ti ẹ. Ṣo mọ̀ pé wọ́n ṣàwo. Ta ló rìn ín pa kí rẹ́kọ́ọ̀dù wọn jáde fáyé. Ìwọ ti ń gbé tiẹ̀ jáde o. Nílé ayé ilé asán yìí náà. Ó gbàgbé pé wòlíì àti oníwàásù ní gbogbo olórin ni. Ká Kùránì dípò mú òkun àbí wọ ò mọ́ta.
1: Pọ̀ mọ́ kàkà fún.
0: Tíra Sàbúrà ká fi rẹ́ Dáúdà ló sọ̀kò ìwọ́ tó bẹ́ẹ̀.
1: Kí ló ṣe wí?
0: Lọ́ọ̀ká fúnra ẹ bọ́yì ó jẹ ronú. Wàyà Hamuru Bìlì Háìrì yóò mọ pàṣẹ rere fún yàn. Wàlà àyàfún Alòdù ẹ ti jẹ́rí ń di rere kan kó ṣe é. Wàyà ní àní sáàrì a máa kọ lábúrú fún yàn pé ibi ò da ẹ mọ́ ṣe lábúrú. Wàlà àyàntáyì àní iṣẹ́ burú gan àti gbogbo ibi ìlò náà ti ń ṣe láìlà. Wáyò Ibu Zọ̀lìínà ó nífẹ̀ẹ́ àwọn ẹni rè. Wàlá ẹ̀sà mínú. Ṣùgbọ́n kò sí mú wọn. Wàyà Búgájú Lèmùnábìkì ìlà. Ó kórìíra àwọn oníjàmbá aláìka ìkàkẹ̀ ìpèrí èèyàn.

0: àwọn tí wọ́n kú nígbà tí wọ́n kù ṣé wọ́n mọ̀ fáwọn kú ni ọjọ́ tí kò pa wá ẹnìkan ò mọ̀ ibi tí kò pa wá tí kò yí kó wá ẹyọ oró kan tó jẹ́ wọ̀n sí gbogbo wa náà yìí pé gbogbo ẹni ó bá wá sáyé yóò padà lọ alákejì tí ẹ̀wú ọ̀rẹ́ tí ẹ ìjọsìn tó láhun síra rẹ̀ ó ní sára ilé ó ní sára àdúgbò tó ṣàn rewú jọ ó fẹ́ kọ́lé ó fẹ́ ra mọ́tò àmọ́ ó mà ṣe o níjọ́ tó wo náà pé jagunlabí kò ṣẹlẹ̀ ó dájú lè fáyé ìbámọ̀ fún mọ́tò tó di papọ̀ tó bẹ́ẹ̀ owó rẹ̀ ó mọ̀ ṣe ní ó di ẹ̀ wò ná kò yá máa gba lẹ́sìn ni
1: lọ́dọ̀ ikú
0: ọ̀rẹ́ wa yẹndìyẹndì aṣẹ́ni tó rẹ́rìn sí aṣínú rẹ̀ ò dùn sí aṣó ti ẹ̀ṣẹ̀ ọ́njọ́ ní aṣóhùngbàgbé àṣewọ̀ rántí tólúwa sì ní oòrùn gbọ́dọ̀ wọ̀ báyìí bínú nínú rẹ bí wọ́n sọ̀rọ̀ rẹ̀ ní dáadáa ìwọ́ ó bàjẹ́ ni ọ̀rọ̀ rẹ̀ tó ń sọ yìí o mọ̀ rántí sọ gbogbo rere tó ti ṣe nkíà rẹ̀ bọ́ sí nkíà rẹ̀ rí o mọ̀ rántí sọ gbogbo rere tó ti ṣe fún ọ rí o mọ̀ sọ àǹfààní tó ti tipa rẹ̀ rírì ìwọ̀n báyìí tó fi ṣe ọ́ lòún lù ní hamọ̀ torí o rò pé o ti gbogbo rẹ́yìn ayé nípò tó wà o òfin ò tún fẹ́ tẹ láàsán láàsán wo àwọn ìgbésẹ̀ tó ń gbé lẹ́yìn rẹ̀ ná obi tó mú pọ́tò rẹ̀ lọ o oye ìkàbí rẹ tó ti fẹjọ́ rẹ̀ sùn tó ṣàǹkígbe ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀mí tẹ́ ó ti ṣẹ̀mí kò lè ṣẹ̀mí pé tó ṣàdárí kọ̀nàbọ̀ kalẹ̀ tó ṣàǹkígbe mo fẹ́ dá síri àfòun
1: ọmọ
0: àdá bó ti rí ẹ̀rín lóore o gbé kàtíkùn o jẹ́ kó mọ̀ pé ló ń burúkú ń bí ọ sóhun kọba àmọ́ ta fún ọ ètò adákẹ́ ikú náà dákẹ́ wọn wá ń wòran rẹ o tó ba ikú ba ìṣó rọrùn wọ àbí torí pé o kí òun sọ mọ́ṣáláṣí di lé torí pé o ṣàdúrà sí fún ṣọ́ọ̀ṣì ó kù sọ́bẹ̀ bí ẹ̀wù ó gbàgbé pé ìwà lẹ̀sìn ni kò jẹ́ mọ́ gba lẹ́sìn ni
1: lọ́dọ̀ ikú
0: olórí orílẹ̀-èdè olórí orílẹ̀-èdè nílẹ̀ yìí ló wà ní àbílẹ̀ ibùmí mùsùlùmí ni ọ́ àbẹ́lẹ́sìn kristi alábàáláyé àbí tìmùlẹ̀ àbí taláwo ṣàǹlẹ́ o ara òkè téńté káàrẹ́ tí o okùn agbá ló fi gòkè náà fọ́nrán òun ló débẹ̀ jókòó lè òun mi o orí ò ní jẹ́ o jábọ́ irú olórí orílẹ̀-èdè wo ni wọ́ ṣerú èyí tí tẹná wá gbogbo agbára ayé tí ó wàá rò bóun ti kó gbogbo ìlú sábẹ́ àsíá òun ni àbẹ́ ìdí ń fi bẹ̀rù ọlọ́run ṣo lórí kí làwọn ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ àbò jẹ́ àsìkò rẹ tutù mọ́lù ni àbí ń gbóná káàkiri ni àbágbádá ọ̀rọ̀ ni àbíbọn òun dẹ́rù bàlú ni àbóun fà wọ́n mọ́ra òun dá ẹ̀mí sí ni àbóun gbé èèyàn pa bóun yòówù kó máa ṣe níbo nọmba wá sítìzìn láàrin ìlú yín èèyàn ni indira gandhi èèyàn ni bill clinton èèyàn ni margaret thatcher èèyàn ni mandela olórí kan ni robert mugabe èèyàn ni john kennedy èèyàn sì ní díàmí wọn kú wọn òkú à ń fọrọ kan rántí wọn àìrántí tiẹ náà bó pẹ bóyá iná mọ lè mọrí wà dí ìtùbà dáwù. gbogbo ẹ̀dá tá a rẹ́ wálé ayé ní ó padà dọ̀rọ̀ kálukú ẹ̀yà gbìyànjú ẹ̀ dọ̀rọ̀ tó dáa ìwọ olówó báwo ló ṣe ń gbé ìgbé ayé owó rẹ o ṣówó dìwọlé ti ní àbúfọ́ olójú àbóyá ọlárọ àbóyáwọ ń dìbò lóge olówó mi abúgbé kìnìún mọ́ dẹ́rẹ́bà ẹ̀ rìsíìtì epo tó rà dà o ṣe lè fi 30 naira jẹ tán o sì ń fi 30,000 rà pápánu fún àlè ẹ̀mí ẹ̀ ọjọ́ lójú àbí jẹ́ o gbé ọwá tirélà lẹ́nu ọ́ dàmọ̀ àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ ti ń tẹ̀lé ọ láíláí wọn ò ní bá oṣù tọrọ ìrú tí wọn ń jẹ tí ò ní jẹ wọn gbọ́n àwa tá a sì lè bá ọtọ́ lè tà sí àárá àyè dọ́dọ̀ rẹ àbá ọtọ́ kò ní jẹun ráàyè gbọ́ná ẹ̀rù sẹ́lúlà tíran rẹ̀ ọ̀já yé rí máa jáde máa ń wo àwọn kọ́mpìnì tó fóldọ̀ máa ń wo àwọn ilé tẹ̀tẹ̀ dá níbẹ̀ àní kí ló dé wọn ló lórí ibẹ̀ ló kú níbẹ̀ ṣe dá ooru inú mi dùn jọ mo gbọ́ pé ilé rẹ ò ló ń ka o ọwọ́ á tó dùn mí nígbà wọn lò lè tún méjì papọ̀ nínú ilé rẹ kódà wọn lò lè tún yàrá méjì papọ̀ mọ oṣù ẹnìkan tó wá sọ bóyá ó fi bà ó jẹ ní ṣá ó lò lè fẹ̀gbẹ́ rẹ méjèèjì sùn lẹ́ẹ̀kan ṣo ilé kí a lọ akọ ti yọ ọ lójú kí a rà tàtí àtọ ọ̀jára yìí ó mínú sí rántí ijọ́ kan tí wọ́n mọ ta ọlọ́ta lẹ́sẹ̀ tó ní lè dìde tí wọ́n mọ gbé ọ lu kòtò tó ní lè ṣe mú kọ́ tí wọ́n gbé ọ kú òní lórí akọ tó ń pọ́nlé orin balẹ̀lé mọ̀mọ́ nílé wọn ó mọ ọkọ fún ọ o wọn ń tà wọn ní inú kòtò ni wọn ń gbé ọlọ ilé kọ balẹ̀balẹ̀ tẹnanti lásán mọ wá pariwo ta ló tún ń ta èmi bẹ́ẹ́ dilẹ̀ tún o ó sì kú ọ̀ta ṣùgbọ́n òtẹ́rù tí bí ọmọ tí o wí bẹ́ẹ̀ ń jó o ní ètò nínú tẹ̀tì tó bá ti ń lo ààyè tó ń lo owó rẹ tó ń fọ́ káyé tó ń rìnrìn ta ní òmu mi tí àwa rẹ ò sì ríra ká fún ọ nígbẹ̀rẹ̀ làákàyè ǹjẹ́ mo wí fún ọmọ ti bẹ̀ ọ́ pé máa gba lẹ́sìn lọ́dọ̀ ikú o alágbára o akọ́nbábo wọ́n lò lóògùn bí àrọ̀ ni oògùn

0: ọjọ́ ọ̀la wa ni àwọn ọmọ wa. Ẹ̀yin òbí ẹ jẹ́ ká rí pé a lo àwọn ọmọ wa ní ìlòkulò. Ọmọ ọdún mẹ́jọ sókè. Èyí tá a gbé gbalé lórí ìlòkulò ni. Àbí èyí tá a rán lọ ṣe ọmọ ọ̀dọ̀. Àsìkò yìí ni a wá lè fìfẹ́ hàn sí wọn ká tọ́jú wọn. Ká rí pé wọ́n lọ sí ilé ìwé tàbí kọ́ṣẹ́ ọwọ́ kí wọ́n lè ní ọjọ́ ọ̀la tó dára kí wọ́n lè daṣọ àṣírí bò wá. Nígbà táwa náà bá dàgbà tán, ọjọ́ ọ̀la yẹn gan ni kókó fún àwa òbí. Nígbà tá a bá lè ṣiṣẹ́ mọ́, tá a ti dọmọdé padà, kí wọ́n lè wúlò fún wa ní ọjọ́ ọ̀la. Ọjọ́ ọ̀la wa ni àwọn ọmọ wa. Àbí ọmọ tá a fún ní ọjọ́ ọ̀la tá a jẹ́ kó kàwé tàbí kọ́ṣẹ́ ọwọ́, ǹjẹ́ ó lè wúlò fún wa? Ẹ má jẹ́ ká lo àwọn ọmọ wa ní ìlòkulò, kí ni wọ́n lè dùn sí wa? Ẹ̀yin òbí, ẹ jẹ́ ká rí dájú pé a lo àwọn ọmọ wa ní ìlòkulò, ká ṣiṣẹ́ fúnra wa ní ìsinyìí, ká tọ́jú àwọn ọmọ wa, kí wọ́n kọ́ṣẹ́, kí wọ́n sì kàwé yanjú, kí wọ́n lè wúlò ní àwùjọ. Ọjọ́ ọ̀la wa ni wọ́n, ẹ jẹ́ ká tọ́jú wọn. Ìkéde wa láti iléeṣẹ́ Radio 103.5 FM.
1: Isn't it crazy how you can have all the success in the world and still...
2: So what can you do about it?
3: I'll send

Agbóyinjí ẹ wá Bùtọ́lá. Èròyìn ẹ yà wá wò. Ọtún ọ̀tún lọ́jọ́ ń yọ̀. Ọjọ́ tuntun, àrà tuntun. Bẹ́ẹ̀ ni tiwa níléeṣẹ́ Radio 1 103.5 FM. Ẹ̀yin èèyàn wa, inú wa dùn láti fi tó yín létí pé a ti ṣe àfikún àwọn ètò ìjábọ̀ àbíyèdí lórí ìgbóhùnsáfẹ́fẹ́ wa. Ẹ pàdé wa láago mẹ́jọ sí méjìlá lálaalẹ́ fún àwọn ìròyìn àjá àbalẹ̀ ìfọ̀rọ̀jó nítorí ọ̀rọ̀ ìròyìn eré ìdárayá orí aládùn lọ́lọ́kan jọ̀kan gbogbo ẹ̀ lédè Yorùbá. Tẹ́yìn bá ń wọ̀ ọ̀nà láti polówó ọjà yín kówó lè wọlé fún yín. Ẹ yá a máa bọ̀ kẹ́ ẹ wá darapọ̀ mọ́ wa. Káfí tí wa gbé ti yín lárugẹ. Ẹ pé wálé lórí ẹ̀rọ 0803-382-8942 0803-382-8942 tàbí ní ìlórí 0803-714-6127 0803-714-6127. Olókìtì bí ọ̀bọ̀ ò sí o. Radio 1 103.5 FM. Oga.